0: pẹ̀lú túmá.
1: Láti ẹsẹ̀ pọ̀dún lọ, ó túmọ̀ nǹkan fún ọ.
0: Ayé túkọ̀
1: bí mọ̀ nǹkan fún ọ. Ẹsẹ̀ wọ́n ṣáná bẹ̀ túmọ̀ nǹkan fún ọ. Wọ́n á onílé mẹ́gbú àwọn tó wà ní ẹ̀ ń tọ́.
0: Òbí á bọ̀ sí wọ.
1: Ẹ fẹ́ dé nẹ́ẹ̀sì.
0: A fẹ́ di ẹ̀. Mẹ fún mi fí àmẹ́kọ́ akọ dúró ẹ̀jú mẹ́mu nù. Nípa ẹ̀bùn mẹ́kọ́ yẹn ló máa ṣe yìí. Maybe hey, me so man bin to, and I'm man bin to man. That kuyan to my dear, kuti mito adiye be 8 million.
1: Oh, but we stop kasi apa, my Jesus.
0: Me ayan to my dear. Afe adi edi kambe ya kwante meko. Hey, yeto adiya yeto 8 million. If 8 million ni yako adiye chini meko to my dear. Man to kwa 20 million. Hey,
1: that's a fool for you. Fool for you. Fool. Yeah.
0: Yatoma de crown,
1: Yatoma de crown,
0: Yatoma de crown,